0: 8 AM every day. Ayo, ni temi ti elu jojuma. Ame.
1: Ogo mani fun Olorun loke fun gbogbo kan ti olugbo to ngbo mi ka kire gbogbo ile de agbalaye e o ma dupe lowo baba mi baba re ani to GS mole alaye en ti o je ko ti doku ani ti o je ko ti kudanu ori ofe kan ma lori lati ri ojo ta pe lojo Saturday ti gbogbo awon eyan to ba lo ma lo bi se ma nsemi nile ni ojo Saturday bo si bi pepe yi ni bi pepe re nipa mi je ko fi dupe lowo ani to GS mole alaye ibi ti awon kan gba koja la awon kan gba be soja o nje ta awon kan je to mara awon dola awon kan je to faye le iwora afane nla la lowuro ti jisi mole alaye ma dupe bo ti dupe dupe ko tun yin ko je ko ri 20 osu kefa 2026 osu ina to tin dagbere ki lo wa ba mi se ni bi to de mo be loruko na to pada si bi pepe je ajo hallelujah meji atope meje ko fori bale nipa mi je ni bi pepe abi ko tun ma yi ni bi pepe re pelu bo ti se le emi na ni wori tete mo olare waju olagbe ni JP ana ni mo rigba kini baba mi arugbo ojo ni ka je so na ni tu re ya mi die nu akoko e jajo ni na ju emi ka jo po n to ni ma je mo ni fun gbo ko to tete si mi ti oguro
2: o ya jajo lo oya we ma kori keje verse 29 kilo wi
3: o wi fun pe nitori oro yi
2: ma lo
3: emi esu na jade kuro lara
2: omobirin
3: nigba ti o pada wa si ile re
2: ori pe
3: emi esu na ti jade
2: omobirin re si sun ma gbo gbogbo ti emi esu gbe ninu re owo ina ma ti jade laaro e ma gbe mi esu yen jade omobirin na si sun. Yes.
3: Lori akete. O si ti lo kuro ni agbegbe Tire.
2: O tun lo kuro lagbegbe Tire.
3: Oun Sidioni.
2: Sidioni.
3: O si wa si Okun Galilee.
2: O wa si Okun Galilee.
3: Laarin agede meji Decapoli.
2: Laarin agede Decapoli.
3: O si mu eniyan kan wa si odo.
2: A si mu eniyan kan wa si odo.
3: Ti eti re di. Ti o si nkalolo. Wọ́n sì bẹ́ pé kí ó gbé ọwọ́ rẹ̀ lé. Òun mú kúrò láàrin ìjọ ènìyàn.
2: Lọ sí apá kan.
3: Ó sì tẹ ìka rẹ̀ bọ́ ní etí. Nígbà tí ó tutọ́ sí. Ó sì fi ọwọ́ tọ ní ahọ́n. Ó gbójú rẹ̀ sókè.
2: Wọ ọ̀run.
3: Ó kẹ́dùn.
2: Ó wí fún pé.
3: Efrata.
2: Èyí ni.
3: Ìwọ́sí.
2: Efrata. Òtítọ́. Èyí ni ìwọ́sí. Gbogbo ènìyàn tó di létí ni ó gba iye lónìí. Etí náà yóò là. Efrata. Ìwọ́sí. Àárọ̀ jẹ́ àárọ̀ kíni. Efrata. Ó yá sí. Mọ́mi gbogbo ohun tí ó ṣe. Láyé rẹ̀ tẹ́lẹ̀ ni ó ṣe láàárọ̀. Ilé ọmọ ẹ yóò ṣí tó bá jágan. Etí ẹ̀ ló ṣì tó bàgbọ́n ojú ẹ̀ yóò ṣì láàárọ̀ wo bí òun ní ìpàdé tààrọ̀ Efrata ìwọ ṣí gbogbo obì tó gbé ń gbọ́ mi gbogbo tí ó ṣì láyé rẹ̀ ó máa ṣe láàárọ̀ wo bí ohun gbogbo tí ó ṣì inú ìgbéyàwó ẹ̀ yóò ṣì gbogbo tí ó ṣì níbi iṣẹ́ rẹ̀ yóò ṣì ó dẹ̀ fàyọ̀ dúpẹ́ kí ni wọ́n fi parí ẹ̀ nítorí ìgbàlẹ̀ mí rẹ ni ìjọ ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àtolúgbàlà bó o bá gba Jésù wọn náà gba Jésù gẹ́gẹ́ bí olúwa àtolúgbàlà kó àṣẹ sílẹ̀ o yóò sì dára fún ẹ. Proverbs 14:34.
3: Òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè.
2: Ṣùgbọ́n.
3: Ẹsẹ̀ ni ẹ̀gàn orílẹ̀-èdè.
2: Òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè. Ẹsẹ̀ ni ẹ̀gàn orílẹ̀-èdè. Ibi táwọn parí ẹ̀sìn náà ni gbogbo ilé tó gbé gbọ́n mi pátápátá. Ìwọ náà wo bí sá fún ẹ̀ṣẹ̀ jìnà sí ẹ̀ṣẹ̀ gba Jésù gẹ́gẹ́ bí olúwa àtolúgbàlà. Níbi tá a dé yẹn jẹ́ àlọ́gbàdúrà wàá máa kígbe lóhùn ara níbo ilé tó gbé gbọ́n mi wàá ní olúwa níbo ni mo ti fi ara kó wàá máa pariwo wo bí wàá ní gbogbo orin àjò tí mo rìn tí mo ti fara kó wá kíni mo fara kó ogun wo mo fara kó wàhálà wo mo fara kó a máa fò sókè olúwa fi náà ti jáde ó yà dùá
3: má
2: balẹ̀ kàtúrìà rigato egudu bi aprado lèkètò ẹnda libra rigato tó bẹ̀yà jésù Oluwa wa.
3: Amen.
2: Bomi ato oruko Jesu.
3: Amen.
2: Owo ile wonu e.
3: Amen.
2: Mo so tele so omi yen gba iwosan.
3: Amen.
2: Omi yen gba munarada.
3: Amen.
2: Oro yen gba iwosan. Gba munarada.
3: Amen.
2: Jesu Oluwa wa.
3: Amen.
2: Ni gbogbo le to gbe gbo mi. Pata pata. Banka Samu isi. Psalm 29. Bo ti kasi ni wari iwosan ti segun. Wona banka Samu isi. Psalm 2. Bo ti kani wari iwosan ati segun. O de fi ayo dupe. Ba mi to kasam terisi isegun yen ba dale e wa fa yo dupe Jesu Oluwa wa mi ni gbogbo ile to gbe ngbo mi gbo mi yen ko lo lo bo tin lo ni wa ri isegun wa de tori iwosan baba mi ran mi senikan o kan dede ri pe owo tun du e lai nidi mo pase ki no wonu owo yen lo ko fa to wa me jade ko si wa yin Olorun Jesu Oluwa wa engineer mi alo le agbara
4: lata oruko mi ni comfort mo la to koko
5: alo ti
4: koko omo inu omo mi mo mu wa si bi bayi wa ra o ese yi to ni ni jo keta mo ti lo sile ni ko wa cha mi be to le ti cha mi ba ye ma lu odun ko ke to lo jide
5: odun ko
4: wa so le jide awo mi wa so pe se mo ro to ra nko o du ko ni ma lo ke to jide ti ko ba ti
5: bayi
4: o wa wu o wa seje mo ni ye
5: o ni no ba ti ko
4: odun ko ni ma lo ne ke to le jide ba wo ro mo wa wo ro ye mo wa bu so nbe mo sha bu si before 3 days o ti gbe o ti gbe mo ni ha o ti gbe mo ni ma lo church mo ni ma lo dupe
5: Three
4: days lo fi gbe mo ni
2: kabiyesi olorun egbe de kan bo lati okoko o na mo un lo mo wa bi ona osubu fun osubu ni wahala DCSL oni o ma nlo to odun kan ati jo ti sele na ti sele bo ti wa bi to ro ro guest man ona wa do ro yen si ati ma lojo keta oju egbo ti gbe ko ri nkan tun se o mo ni be pa to wo nu ese yen to ma nje ko ni egbo to nka ma fi nlo odun kan nile o wa wa nu program oro ro guest man oni laarin ojo meta o ti gbe patapata ibi ti ogun yen wole si ni lo gbo mi nile won na fe fe ri e ranse o le fi ranse ko clear bi tomo benin yen na o fe ma re to lowo lo sosu dododo o sub number ni ko ti ba mi so ibe na ni ko fi ri e na si a tu jo fojuro oju ni be yo si dara fun Jesu Oluwa wa amen ibi ta do gbe fe ranse fe ma ri to wa lowo lo sosu dododo lo sose wo sub number ni ko ti ba wa so wa pe fu elemeji oya
6: 08033462861
2: o ma dala fun ejajo fojuroju nbe ma gbagbe pade aro even put of besider ha iwo na ma bo o ma ni agbara go meje yo pa ile agun mo kana leyin na ni fojuroju pelu woli olorun to n gbo gbogbo bi iwe sani o de kan ni agbara mo lo ti gbo mi elo duro se ma bo nu eto yen o ma ni agbara lopolopo bakan na gbogbo eyin te gbo mi teyin na wa ni papa safa gbogbo eyin te gbo mi ni gbogbo eyin te pada gbo wa gbogbo probi
7: ma gbagbe pe ati bere 7 days tuesday meje wednesday meje thursday meje sunday meje o lo lowo lowo
2: bole ni under bridge bo opposite yen fono sibe ibe lo ti ri okada bokada kan iya no odo number 5 victor la ya venu bakada ogbe nte gbo eni korodu odo ngunyan ke lo nduo se mai ti ojo ta mo wiwo do nirin iwo na ma bo program yen ma ni agbara iwo na ri pe o farahun bakada ogbe nte gbo wa ni bega omole iwo na ma bo aguda mabo omole phase 1 phase 2 e mabo agege pen cinema isale oja iwo na ri po wa nu eto yen agbo ti kuyo orile dope mu omo to tun lo si yana paja bole ni yana odu fe serin wole mo lo number 5 victor olaya abeni olulu wa de fayo wa pada dupe yo si dara foju oni ti jesu alagbawi wa amen gbogbo ẹyin tẹ o le ṣe kẹ ẹ ma ràn wá lọwọ bóbi mo gbàdúrà fún ẹ iná ọmọ òní ju ẹ ayé òní fi kú ọmọ sí ẹrọ ó dẹ máa dára fún ẹ má gbàgbé irúgbìn irúgbìn abiyamọ wa ni mo ti jìyà lórí ọmọ mi ò gbọdọ tún dẹni tí wọn sọrọ òdì sí lórí ọmọ tí mo jìṣẹ jìyà 1005 fún ti yẹ kó fún ọmọ yẹn bó ti ń ṣe ogun yẹn á wọlé gbogbo yẹn ní odò gẹgẹ bí ìpèníjà kí ló ṣe anointing àwòrán ọmọ yẹn ní ìgbà méje ó parí bákan náà gbogbo ẹyin tí ẹ ò lè ṣe kẹ máa forúgbìn ọrẹ solomon 2000 lọrẹ yẹn ìwọn náà fún ti yẹ kó fún ọmọ yẹn bó ti ń ṣe wàá padà jèrè ọmọ yẹn mo bí ìwà àtọmọ ọmọ yẹn á pa á fi ẹsẹ̀ ní débi tíire àti ayọ̀ rẹ̀ gbé wa má gbàgbé pé ẹsẹ̀ nìyẹn fún ìdébi tíire wa wàá dẹ̀ padà jèrè ọmọ yẹn tó bá ti ṣe kí ló ṣe bá mi anoint picture ọmọ yẹn ní 21 times ló bá parí ẹnìkan ní kí ni account number access bank ni máa kọ sílẹ̀ 00960742211 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbèmí ẹnìkan ní òun ti rí kọ dáadáa access bank ni 00960742211 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbèmí bó ti fi sí ọmọ ìkú mẹ́ lórí pèmí o kí n gbàdúrà fún àti ìdílé rẹ èèyàn just 20,000 people tó lè ṣe bó bá ti ń ṣe máa pè mí kí n máa ṣe lè fún àti ìdílé rẹ yóò sì dára fún ẹ jésù alágbàbí wa àmì ibi tá a dúró fẹ́ pé wòlíì bàbá ẹ sọ̀rọ̀ méjì náà ni ó yá pè mí kí n ṣúre fún ẹ ó yá.
6: 08026613610.
2: Ẹ̀ka lẹ́yìn.
6: 08026613610.
2: Níbi tá a dé gbogbo ènìyàn pé mi kí n gbàdúrà fún ẹ kí ni a fi parí ẹ ìdá mẹ́wàá kan ń bẹ lọ́wọ́ ẹ ìwọ náà bá forúgbìn ìdá mẹ́wàá yẹn ó máa ní agbára lọ́pọ̀lọpọ̀ wọ́n bí ó ní fìdán bí màá ní ṣe fèrè sí ọ̀run sílẹ̀ tó bẹ́ẹ̀ gé tí ayò nílé gba ìbùkún ìwọ náà ṣe kó o dẹ̀ kìnní pé ìdá mẹ́wàá rẹ̀ rí ipá kejì ẹ̀yìn ipá kejì ìwọ tó fẹ́ máa fún wa lówó orí afẹ́fẹ́ o lè sọ stọ́ọ̀t méjì méjì mẹ́ta ìwọ náà bá ń ṣe pé yàwọ̀ náà tún ní ọ̀rẹ́ kan lọ́wọ́ ló máa fi gbẹ́tò yìí náà lárugẹ yàtọ̀ sí yẹn tó fi pamọ́ láti máa fi gbẹ́tò ẹnì kan ní kí ni account number gtb máa kọ sílẹ̀ 00164997 23 gtp ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbèmí ẹnìkan ní mò ń ṣe ìdíkọ 00164997 23 gtp ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbèmí bó ti ń fi sọmọ òní kú mẹ́ lórí òní rogo ìka ọmọ lẹ́fẹsẹ̀ jọlẹ̀ òbí bó ti ń ṣe pè mí kí n máa gbàdúrà fún àti ilé rẹ̀ má gbàgbé pé ìpàdé kan máa wáyé látọ̀sẹ̀ tó ń bọ̀ lọ obi tuesday méje wednesday méje thursday méje sunday méje super sunday méje ó máa ní agbára pípé wọn náà nípìn inú méje méje yẹn ó dẹ̀ máa ní agbára má gbàgbé pé a ń lọ lé olúwa láàárọ̀ àjọ pàdé ní ìyànà pàjá ó máa ní agbára ojú ó dẹ̀ ní tiẹ̀ wà á dẹ̀ fa ọ̀dúpẹ́ má wàá gbàgbé pé apá lákòókò yìí bákan náà lọ́la jésù olúwa wọn amen god bless you.
8: From Lagos, this is
9: Jordan 105.5 FM.
10: This is Jordan 105.5.
11: Station with a voice for entrepreneurs.

gbogbo ẹyin ọmọ ọlọ́run tẹ ìjókòó lónìí Saturday lásìkò ọ̀gìnì tí ẹni ó ṣe ọlọ́run ìwọ la gbéga o ìwọ la gbéga o ó ṣeun gan o adúpẹ́ ibi tó báyé ìwádìí adúpẹ́ ibi tó ń bá lọ o adúpẹ́ pé weekend bẹ̀rẹ̀ báyìí o ìwọ ló ń ṣe weekend fún wa jésù ó máa ṣe gbogbo èèyàn sọ bẹ́ẹ̀ ẹni jésù ó máa ṣe ògo ni fún jésù aláì ní dé ìnà pẹ́ nú gbogbo ẹ̀yìn àyànfẹ́ èmi mo síde ìwàásù yìí sà mo sọ nípa ọlọ́run èláìjà mo wá ní nígbà tí gbogbo nǹkan bá le tán ọlọ́run èláìjà la mọ́ ké sí ẹ̀yìn àyànfẹ́ o kí n tó lọ sórí facebook kí n tó lọ sórí youtube tí àjọ pe ọlọ́run èláìjà ta ni ọlọ́run èláìjà mo ní kì í ṣe pàǹpẹ́ ọlọ́run òkú a gbàdúrà sí ọlọ́run òkú ọlọ́run tó sun èláìjà di tó dà nígbà tó bá kígbe tí mo ní ẹ kígbe ọlọ́run èláìjà a ń pe ọlọ́run tó sọ di nǹkan kí ni ọlọ́run èláìjà ọlọ́run tó ń fi iná dáhùn ibẹ̀ labadé and láàárọ̀ kùtùkùtù yìí màá kàn ra sọ̀rọ̀ díẹ̀ kó tó di pé mo tún bẹ̀rẹ̀ sí gbé iṣẹ́ agbára tí ọlọ́run èláìjà fẹ́ ṣe nínú ayé rẹ̀ àti tó ti ṣe nínú ayé àwọn ọmọ ọlọ́run but kí n tó lọ ẹ mọ́ gbàgbé mọ́ mi ẹ make sure pé gẹ́ẹ̀tì mantle yín lónìí handkerchief white ló ń jẹ́ bẹ́ẹ̀ méjì ni o èyí tí mo ti fún yẹn ń bá ní ní kó mu ẹ tẹ kan sílẹ̀ ẹ dà kan borí ẹ mọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́fà nígbà tó bá dinú sáfíìsì ní ọ̀la iṣẹ́ wòlíì ni kò sí ẹni tó bá wa ṣé tí ara ò ní dẹ ó ti ẹ̀rí tí ó ṣẹlẹ̀ ní wíìkì tá à ń bẹ́ mú yìí láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn gbogbo sóná chọ́ọ̀chì náà ní ọjọ́ ìmí àṣírí àwọn atayọ nìyẹn o so ní gbogbo bí tẹ bá ti ń gbọ́ mi ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni ẹ kíyèsí tí mò ń sọ yìí ẹnikẹ́ni níṣẹ́ wà sórí facebook ní 6 láàárọ̀ aago mẹ́fà sí aago méje torí saturday church àti gbogbo àwọn

0: tilẹ̀ kun mọ̀ rí fún fọ́ àwà tá a mọ̀ sọ sọmi di iná sọmi dọ̀wọ́ iná sọmi di iná sọmi dọ̀wọ́ iná sọmi di àwọn ọmọ bá ń ṣe nǹkan àṣe tí ò ní já ìṣàn bọ́ọ̀lù wa ni. Fire carry his presence and where the presence of God is there is always a liberty. Ibi tí ìwà láàyè ọlọ́run bá wà òmìnira bẹ́ẹ̀ kí ni iná tó jẹ́ fire carry judgment. Iná a máa gbé ìdájọ́ rú. Ìdí nìyẹn tí wọ́n fi sọ pé èmi ni ọlọ́run tó ń fi iná dàm èmi ni ọlọ́run iná. Nínú ìwé Genesis chapter 19 verse 24 nígbà tá a fẹ́ pa Sodomu àti Gomorrah Genesis chapter 19 verse 24 nígbà tí wọ́n fẹ́ pa Sodomu àti Gomorrah òkúta iná àti iná láti ọ̀dọ̀ Olúwa wá láti ọ̀run wá ó sọ sórí Sodomu àti Gomorrah. Gbogbo ẹni tó lòun ní jẹ́ ọjà ayé òkúta iná àti iná ṣe àmì kọ́ bọ́ọ̀lù wa. Ìwọ́ ṣe pé iná yẹn ó lè jà lọ́tún ó lè jà sósì tó bá fẹ́ jà fún wọn tó ọjọ́ ọmọ ọlọ́run a sì bọ ojú ẹ̀ṣẹ̀ run nínú ayé rẹ. He can destroy the sin ẹ̀ṣẹ̀ tó ti ń bọ́ pò tó ọmọ bó ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ àdẹ iná sí lónìí kó gbiná. Fire carry sacrifice. You can we use fire for sacrifice. Ìdí tó lọ fi ń jẹ́ ọlọ́run iná nìyẹn. Iná la fi máa ń ru ẹ̀bọ. Bí ẹ̀bọ bá ṣe ìtẹ́wọ́gbà iná ni. Nínú 1 Kings chapter 18 verse 33-40 iná sọ látọ̀run ẹ̀bọ wọn ó jò àtòkúta àti gbogbo ẹ̀. Hallelujah. And láyé ìjọ ní ayé àwọn Mose in tí wọ́n fi máa ń mọ̀ láyé àwọn Abraham in tí wọ́n fi máa ń mọ̀ bóyá ẹ̀bọ fín àbẹ̀bọ dà iná ni ó wà. Tí wọ́n bá ti lè gbé màálù wọn lọ sórí pẹpẹ tí wọ́n mú ìyẹ̀fun àkàrà tí wọ́n gbé sí gbogbo ẹ̀ iná sọ̀ kalẹ̀ látọ̀run iná yẹn á jẹun tó bá ti lè jó wọn á hó because ó túmọ̀ sí pé ẹ̀bọ̀ wọn fín ẹ̀bọ̀ wọn gbà nìyẹn. Òun ló jẹ́ kí Elijah ò kígbe pé ọlọ́run tó bá wá bá wa fina dáhùn. Elijah ti mọ ọlọ́run pé iná ni máa fi jà àwọn wòlíì bá lé ọmọ wọ́n mọ̀ ṣera wọn léṣe wọ́n ṣera wọn léṣe. Elijah ti mọ̀ pé téèyàn bá ti tún ẹbọ ṣe nígbà tá a bá débẹ̀ tá a bá ń yẹ̀ wò lọ a mọ̀ mú lọ kìí ṣe láàárọ̀ ìmọ̀ tó rọ́jọ́ ti lọ. Ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan náà tí ọlọ́run bá fẹ́ gba ẹbọ rẹ àmì iná ni ó jẹ́ ọyọ́ a wá bọ̀ jó nǹkan yẹn tó bá ti lè jó nígbà tí ẹni tí wọ́n ń pè ní Noah tó rú ẹbọ sí ọlọ́run nígbà tó jáde kúrò nínú ọkọ̀ ní ayé ìgbà tí ọlọ́run fomi pa ayé rẹ tó ń jáde bó ṣe jáde báyìí wọ́n ló sì rú ẹbọ sí ọlọ́run iná sì sọ̀ látọ̀run ọlọ́run sì gbó òórùn ọ̀rẹ́ ẹbọ sísun ẹ̀ náwó ẹ̀ méjèèjì ẹbọ rẹ yóò mọ̀ ṣe ìtẹ́wọ́gbà. Ẹ kígbe iná bọ́ọ̀lù mi ọlọ́run Elija. Sit down. Why? Tí ọlọ́run fi pe rẹ̀ ní ọlọ́run iná fire carry purification. Iná a máa mú ìfọ̀ ìwẹ̀nù mọ́ í máa fọ nǹkan ni. Malachi chapter 3 verse 3-4 Malachi chapter 3 verse 3-4 it purifies not only purify it cleanses a máa fọ nǹkan mọ́ and that's why tó o bá fẹ́ ayé tó mọ́ iná ni ojú ọgbà ayé rẹ kọjá. Kí ni bíbélì sọ nínú ìwé Malachi chapter 3 ó ní òun sì jókòó bí ẹni tó ń yọ tí ó sì ń da fàdákà yóò sì ṣe àwọn ọmọ léèfì mọ́ yóò sì yọ wọn bíi wúrà ohun fàdákà kí wọn kí ó lè mú ọrẹ òdodo wá fún wa. Verse 4 ó ní nígbà náà ni ọrẹ Juda àti Jerusalem yóò wu Olúwa gẹ́gẹ́ bíi ti ọjọ́ ìgbàanì àti gẹ́gẹ́ bíi ti ìgbà àtijọ́. Padà sí verse 2 bíbélì sọ wípé ṣùgbọ́n ta ló lè gba ọjọ́ wíwà rẹ̀ ta ni yóò lè dúró nígbà tí ó bá fi ara hàn nítorí ó dàbí iná ẹni tó ń da fàdákà àti bí ọ̀sẹ̀ àfọ̀sọ̀ náwó ẹ̀ lójú ẹ̀nà gbogbo ibi tó jọ̀ ti nínú ayé rẹ̀. Kí iná kọ́ kọjá lọ sí kọ́pọ̀ èmi àti ẹ̀ gbogbo ibi tó jọ̀ ti kí iná kọ́ jò dànù. Ẹ kígbe màá jáde bíi wúrà. Ẹ jókòó sí tẹni màmá ẹ wo góòdù àti kúbà tí ẹ máa sọ ọrẹ já mú góòdù. Tẹ́ ẹ bá fẹ́ kí góòdù ó pí ọ̀ padà ẹ fẹ́ kí góòdù ọmọ dán ẹ jẹ́ kí wọ́n gbégbanú náà lọ. by the time ti go di ba gbanu na igba ti o ba jade bayi a ma dan ni didan re yo tun wa yato si ti tele nke yo kan ni an fi le for good to fi le moju be lo ina ni ti an ba bi yo bayi igba ti o ba jade yo jade ni ona otun ni oni bibeli bi so pe yo dabi na eni to nda fadaka ti ina ba gbanu aye re koja tan igba to ba jade bayi won a tun omo yewu se pafura na re se mama ina re won ni mo pe na gbanu aye e koja eni ina daye mi koja Jesu oluwa wa emi ni olorun fowo gbaya emi ni olorun Elijah olorun Elijah ni olorun to nfin down on lo bi je pe ina ni gbogbo igba awon aisan were were ti ma si oyen ma fo ni ku ko ma fo lande ko ma wo bi kan ina le koja lonu e a si ju igba to ba jade wa jade logidi wa jade bi akoni wa jade bi eni ti ki saise eke ina gbaye mi koja amen ma boya bu se ngbo mi o le fowo si aya baba je no gbaye mi koja gbogbo aisan were were gbogbo gbese randan randan yi ina oluwa ina olorun Elijah ti jade lara mi in the name of Jesus Christ oni Saturday ogunjo o engineer e pe mama e jo sare e jo soro die
1: baba mi o oruko mi ni ola kan opeye mi ere oluwa latosogbo ni ojo Tuesday te so yi ko re omo kan ninu omo obirin omo mi ni lati bi ose meji ni lo ti re mo ti sick mo ti treat e na si ni mi mo wo ti mo le fun mo ti fun o ti se mi gan pe a ti lo nsele je sha mi gan ti mo fun to pe ni ya mi le fun eyan gan to je pe ti o ba sanwo re mo ti fun mi wa ri yato amo bo se di ojo Tuesday yen mi ti gbo program wa ri wi pe ni bo lo mo se nse mo ba sare lonun le mo lo ja omi seven seven kan mo won si la nibi to sun si ni gbawo oluwa ko dide mo ti toju re mi se ti tan program aro yin ti gbo mo se ya mu omi mo won si la mo fun lo ro mu osun ndo ya da wa bro re de lati school o jide o ba won se o se everything mo lo da mi tin sise bo ko pa ebe mi na se tan kini mo ba je n gbo program na mo ba data bi mo se tan bayi eyin na ba tun ni omo kan be ninu omo mi to siki ti o si gbo kin gbo mi kana kin fi wo lara mi gbo na kin fi wo lara kin wa fi ana nti ore yen kin fi ra lara kin kan samu je re bayi immediately ti mo se ti mo kan gba to pe to bi emi ni ti bayi o ti dide fun ara re o ti wa ba mi leyin ku lohun gan tin se re o ti wa normal o ti wa dumbling ah mo dupe o mo dupe o mo dupe o mo dupe o mo dupe fo lohun o testimony temi na baba mi ni ana Wednesday ojo anu emi mo pe wa mo e boya ti church le fe se lara na ni mo yi pe ti wa si ori program ba tin fi ri mo ka bi after 12 baba mi ti e wa si ori program oni Wednesday mo ile ya ti church na fe se ni ma ti mama gbo lo baba mi lati kan bi 9 days mo tin se menstruation mo sa yi ko nwa tintin ti o wa de de lo nsele ki se bayi lati 9 days yen mo tin se mo sa yi pe ko lo o si tun rush na ni lo nsele ojo bi melo gan ti mo fi bere do ko rush ko wa wa de de na mo gba to ya to rush ko stop o ye ko ti stop o sa pa mi lo o da ko se nta lo mo le se yo stop na ni mo sa fo mi 77 yen we na ni mo ta so mi mo fi we mo mu mo se dana Wednesday te wa ni omobirin kan gbo yin lati ojo mesan ni tin se menstruation baba mi mi le ni na o immediately te pase sinu aye mi bayi mi ba gbo nkan to drop mo mi gbo nkan to drop mo o gba to fi di 10 minutes mo ni ki n lo we bayi bi didi didi bayi lo jade ni ara mi yen ti ya ya na fi su mi ri kankan mo koko je ke lo moju mo yi mo ko ri pe o ko stay mi lasan ni ah mo dupe o mo dupe ara gan su mi ara mi na baba mi mo dupe o e se o
0: ami omo fa to nbe ninu omi ateje re gbogbo ni to lanfani ati gbo mi ina oluwa ti jade agbara olohun ko wonu omi ateje wa
2: kiyato re o bere in the name of Jesus Christ. Oh, eje mo fe le ise lo
3: e ka ro dadi o e ka ro oluwa tubo ma sagbara dotun o oluwa seun yanu laye mi o emi omo yin ni na awon omo ojo yin online o dadi emi na neri amo se darapo mo program yi na lodun yin na ni ko iti pe sugbon program te se ni jo Tuesday mo gbo testimony awon eyan and emi na ni lokan pe oluwa emi na gbodo neri. I also want to come back here and give my testimony. Ah, Baba, mo neri o. O jasi pe mo je open ni owo. Koda owo yen po. Owo yen will be 275,000. Mo yawo lewo egbo. Mo sa jawo gbese yen kakiri. Ko de mi mo bi mo se fe so. Sugbon mo sa gbadura pe k'Olorun da mi lo. K'Olorun wa ba mi beto suna mi. K'Olorun ba mi san gbogbo gbese mi. Koda loru moju mo tun dide mo gbadura mo ke solo pe k'Olorun gbe yanu e dide ko wa ba mi so gbese yi ko ba mi so gbogbo bo se di aro yi ni e ibi ti mo sa ti wa lori bed ni ti mo tin ronu pa bawo lo se ma je bawo lo se ma jasi o ba de mo phone mi pe ti oke o ba le lo ba won o ti Muhammad o ba le lo ba oke oke a sa le lo ba won Muhammad bi mo se send the text message sawon ore mi mere kan niyan pe ejo e sanu mi o ma je gbese ejo e ran mi lowo iye kiye te ba ni e fun mi daddy behold ina awon mere ti mo send meta si message si awon meta lese kese lo respond si mi to pe mi ah kini o sele bawo lo se je daddy ewo mo gbe ri lala ro yo ikonu won send 350,000 sin ifa ko pe ko to 30 minutes kini mo so ko to 15 minutes to eat only 350 only 350 sin another person sent me 150. It's not even up to 10 minutes. Another person sent me 10,000. In total this morning, I received 510,000 naira. Like the life. Ah, Oluwa mo neri o.
4: This is Jordan.
5: Your favorite tunes are just a click away.
6: You feel it?
7: Do it God. Value. Innovation. Radio has never been this excited. This is Jordan.
2: Also, emi Olorun yo ko si o. Account number church lele 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International Access Bank being your basi wole lele 2017 4290 47 2017 4290 47 First Bank in the year Comfort Life Mission International and you to be daddy. E wa make sure pe get handkerchief meji ile. A lo mejeji lola. A te kan le a da kan bori. A si mo je ogede. Ni ola ni wema pe yo pomo. Lati Iwo Road. E wo moto gbagi ele fe so kale ni wema. E bere church Olorun ojiji ni bi garage yen. Enikan ni lagun melo isin meji ni. Ise alakoko yo bere ni ago meje fun awon omo odun meje, awon omo odun meta lati ti wo ogbon odun 13 to 30. Elekeje o bere ni ago mesan. Eh awon agbalagba won ni yen lati omo odun 31 lo soke. Kini kan o sele ni ola. Emura o church wa ati ni gbogbo Sona church. Eje se bayi wi pe eyin omo Olorun wo ni won bi to n se birthday re loni eyin won le mark wedding anniversary e wa kun le je so tele gbogbo eyin omo Olorun kin to gbadua ese bibeli ta fe ka loni iwe orin Solomon ni Song of Solomon eja ka lati chapter 1 eja ka tan ti wo chapter 8 ohun opo and e ti mo fe fi kun mo n lo sori Facebook ni 6 idaji laaro yi ago mefa laaro ni ma wa si ori YouTube TikTok ati Facebook odekunle Epaphras e wa mo to daju gbogbo eyan omo Olorun eyin te mo te ti gba form fundamental class awa ti n ba class lo ma ni anfani lati ko won laaro yi lagbare ni to laye atorun eyan omo Olorun ti won bi loni iwaju ni ope bi ti mo re si eyin te mark wedding anniversary
6: ilé aláyọ̀ ilé tuntun ilé orísìí méjì lọ wà fún ìdílé ilé

0: Lord.
1: Sorry, I have bad words.
0: We want to pray more.
1: Let them know. We are on
0: the I want to send for the word. And I know that.
1: We don't need testimony.
0: We must have testimony. We
1: can't go.
0: I have got testimony. After it, I'll tell you a word of it.
2: Anybody ever hear me? Come here now. It is a quick answer. Oh, we are working 9 years. We are new working with the fish on 1,000 something. No one be. Wow, no, it be. Wow, wow, would you first share? Could you make that is 1,000, 9,000 loan, miss? So, would you pay our loan? Loan will you share? Timo chef, Tom, Timo, my chef, Timo, woody. Kí náà ti ń pè mí tí mo rí ibi tí mo ṣí àṣẹ tí mo rí i pé wọ́n sẹ́ndì owó kan sí mi nígbà tí máa wo owó yẹn ó jẹ́ 30,000 wá sẹ́ndì 9,000 yẹn bí wá ṣe mú èmi náà rẹ́rìí o.
3: Orúkọ mi ni orúkọ mi Taiem Taiwo láti ìjọ Seed of Christ Golden Church Strong Altar Branch. Mo tọ́ Ọlọ́run ṣe nínú ayé mi ó yà mí lẹ́nu. Ohun kankan máa ń ṣe mí tó bá ti bẹ̀rẹ̀ báyìí, ó lè jòrí ló máa bẹ̀rẹ̀. Màá rí pé kíni ẹ le, màá lọ ra oògùn. Pẹ̀tù oògùn tí mo máa ń lò kíni ẹ ó ń ṣiṣẹ́ díẹ̀ díẹ̀. Mo wá lọ síbì kan, ìmáta àbúrò mi jọ pàdé níbì kan. Last born wa, olúbá ní bọ̀dá wọn. Ẹ lọ ra kan báyìí kẹ́ máa lò. Mo dẹ̀ lọ ra kan, nígbà tí mo ra kan, ikan yẹn ṣiṣẹ́, oògùn yẹn ṣiṣẹ́ nígbà yẹn. Bẹ̀tí nígbà tó rá mo wá rò ògùn yẹn sílé tó bá ti fẹ́ mú mi tó bá ti lo ògùn yẹn kò ní lágbára mọ́ màá máa lò á reduce ó lè lọ tí bá tún lo ògùn yẹn tí bá tún bẹ̀rẹ̀ sí lò á tún lọ. Nígbà tó wá pẹ́ tó má kí ni ẹ ń ṣe mí ọ̀pá 5 years 6 years mo kàn bẹ̀rẹ̀ sí rí ògùn yẹn ni gbogbo àti ògùn yẹn ò ṣiṣẹ́ mọ́ mo bá ní wá kí ló ṣẹlẹ̀ nǹkan ti dé o mo mọ̀ sáré pé nǹkan ti ṣàfù nǹkan ti ṣẹlẹ̀ àyà mi wá gbà pé mo wá ní mo ná ọlọ́run náà mo ná ọlọ́run. Golden Church náà mo ní mo kàn gbóòrò ó tí mo nílé òró wá ìta lò mo kàn gbé mo kàn mú òróró ẹ ni bí mo ṣe mú òróró ẹ báyìí nígbà sọ fún kò ju 10 minutes lọ mo pọ kí ni ẹ mọ o. Mi ò gbọ́ mọ́ ọba mi Ọlọ́run lógo.
4: Alleluia.
3: Mi ò gbọ́ mọ́ o ti tòde mi ò gbọ́ mọ́.
4: Ogun tó ṣẹ láyé yín ò ní gbé.
5: Orúkọ mi ni Ronke Samuel láti Ọ̀tá branch. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ṣe bí ọba torí tó ṣe ìyá nínú ayé mi. Ó mú ọmọ mi lọ sí ipò lóyún ó dẹ̀ jẹ́ kó sàn láyé àti àlàáfíà. Bó tilẹ̀ wù kí ọ̀tá gbógun tó ọmọ ìjọ kan wọ́n ṣe bí ọmọ yẹn tán ó mí dáadáa o. Ìgbà tán máa fi wọ ọṣọ fún ọmọ òde mímọ́ wọ́n ní ká gbé lọ sí jẹ́nẹ́rà. Mo lémi ò ní gbé lọ jẹ́nẹ́rà lórúkọ Jésù because kí tó gbé dé jẹ́nẹ́rà ọmọ yẹn lè ti kú tán bá dá wa lóhùn. Mo ní láti gbé etí ọmọ yẹn sẹ́nu mo pe orúkọ bàbá ṣe bí ọba. Mo tún gbé etí sẹ́nu mo pe orúkọ bàbá ṣe bí ọba. Mo wá pọn ọmọ yẹn sẹ́yìn nígbà tó yá ọmọ tó jẹ́ pé ọmọ òkókó ọmọ ìjọ kan tó bá mí báyẹn máa gbọ́ níta. Mo wá rí pé níbí yẹn wá lọ́lẹ̀ mo wá pe àbúrò mi so àṣà gbé ọmọ yẹn lọ sí ọsibítù àbúrò mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé nítorí bí mo ṣe débẹ̀ mo rí pé wọ́n tẹ́wọ́ gba ọmọ yẹn lọ́wọ́ mi. Wọ́n ti ẹ̀ béèrè pé ṣé à ń lo ọsibítù bí àbá lo ọsibítù bí báyìí. Wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ mi ọmọ òkókó wọn wọṣọ fún tí tó fi pé 8 days wọ́n dẹ̀ gba ostigin mẹ́rin ẹlẹ́ẹ̀kárùn ló fẹ́ máa gbà lọ tọ́lọ́run gba gbogbogbò torí bí mo ṣe dé ọsibítù yẹn mo kọjú sí wọ́ọ̀dù tí wọ́n gbé sí orígun mẹ́rẹ̀ẹ̀rin mo pe orúkọ Ọlọ́run bàbá ṣe bí ọba ojú ò gbọdọ̀ tì mí o nítorí bọ́ ṣe bí yín ni wọ́n ṣe bí ọmọ yìí ẹ ẹ̀dẹ̀ kú mọ́ ìyá yín lọ́wọ́ tẹ́ ẹ fi di ẹni tí à ń pè sí lónìí ọmọ yìí ò gbọdọ̀ kú mọ́ mi lọ́wọ́ nítorí àkọ́bí ọmọ tí mo máa kọ́kọ́ rí leléyìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé Ọlọ́run gba gbogbogbò ó jẹ́rìí ara rẹ̀ nínú ayé mi ọmọ yẹn wà láyé ó wà láàyè. Mo yin Ọlọ́run o Olúwo ṣe.
4: Ọmọ yẹn ò ní kú.
1: Mo gbàdúrà lórúkọ Jésù wà ní testimony.
0: Amen. have testimony.
1: And Tony Babo, who was
0: the one that believed that she wants to pay offering
1: to the thing in local,
0: and she has a son who mind that to pay
1: to the donor,
0: and she used miraculous
1: 30,000.
0: Gave her 30,000. With gladness, she was able to pay
1: because
0: the money
1: because
0: God will surprise you.
1: Send to this size,
0: the one that falls sick,
1: logo.
0: They have used medication,
1: but
0: when medication
1: is not,
0: let's go back to Jesus. He used oil, and the mighty hand of God is
1: saying,
0: and it was healed. I pray.
1: Ti o fa nbela ra yin eyin ti e san nbela ra yin fi tara same loruko je o ya gba ewo sa in the name of Jesus.

0: Yeah.
1: Value, innovation. Radio has never been this exciting. This is Jordan.
2: Ìyanu aṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu aṣẹlẹ̀. Ayé òní rí di yín. Ọjà òní rí di yín. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní ràn yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára mọ́ kò ní dé bá yín. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa lọ.

gbogbo ìgbà tí mo bá ní orí ọ̀fẹ́ àti bá ẹ sọ̀rọ̀ ó ní màá máa fi dá ẹ lójú tí màá dẹ̀ máa sọ ní àsọyé fún ọ pé nínú ètò ọlọ́run fún ènìyàn àti fún ọ kò sí ìnira níbẹ̀ nínú àkọsílẹ̀ ọ̀run lórí ọ̀rọ̀ ẹ kò sí ìnira níbẹ̀ bí olúwa ṣe ṣẹ̀dá ẹ bí olúwa ṣe ṣe àgbékalẹ̀ ayé ẹ kò sí ìnira níbẹ̀ dàgbà ẹ ìjẹyàn ẹ ìdìde ẹ ìgbé ayé ẹ kò sí ìnira nínú ẹ bí ìnira ṣe wọ ayé ó ní wípé àwọn ẹ̀mí àsáwọ̀ tí wọ́n ṣe ìlòdì ní ọ̀run àwọn ló ráàyè wọ ayé ó ní wọ́n wá sọ ayé di ogun fún ènìyàn bí ayé bá ní ọ lára má rò wípé ọlọ́run ló ń fi ayé ní ọ lára gbà mí gbọ́ lálẹ́ ìjọ torí ọlọ́run gbà mí gbọ́ bí ayé bá nira fún ọ bó o bá ń sáré tó o bá rí mú bó o bá ń dùú tí o bá lọ bó o ṣe fẹ́ bó bá jẹ́ wípé afẹ́fẹ́ ayé sanwó òdì sí ọ tó bá jẹ́ wípé ìgbé ayé òdì ló ń gbé má rò pé ọlọ́run ni mo fi ọlọ́run bẹ̀ ọ́ jẹ́ kí òye yìí kó yé ọ wá mọ bó o ṣe fẹ́ gbàdúrà wá dẹ̀ màdúrà gbà tó o bá rí ìnilára kankan tó o bá rí ìdààmú kan tó o bá rí ohun gbogbo tó jẹ́ ire tó di ìnira mọ́ ọ lọ́wọ́ má rí pé ọlọ́run ni rí wípé àsáwọ̀ kan olówọlé tó fa ìnira ọlọ́run ò gbé ayé ìnira fún ènìyàn rárá bó o bá rí ìdààmú ọ̀tá ni o bó o bá rí ogun ọ̀tá ni o bó o bá rí ìnira kankan irúgbìn ọ̀tá kan olówà nínú ayé rẹ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń làágùn ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ayé yín kó sùn yìí iṣẹ́ ọ̀dá olórí kókó kan olówọlé sí ọ lára ó mọ̀ mo dẹ̀ ti ń sọ fún ọ ní gbogbo ìgbà pé ọ̀tá ya wèrè gan ibi tí wọ́n bá ráàyè wọ̀ sí wọ́n fẹ́ jẹ ibẹ̀ run ni wọ́n fẹ́ ba ibẹ̀ jẹ́ ni wọn kì í gbọ́ kíá pé kí wọ́n jáde níbi tí wọ́n bá ti ráàyè wọ̀ sí kí wọ́n má ráàyè wọlé ni tí ènìyàn bá lè ṣe èsì sílẹ̀kùn fún wọn tí wọ́n ráàyè

0: bàjẹ́ padà. Alẹ́ ta máa da gbogbo nǹkan tí ọ̀tá dàrú, alẹ́ ta máa túṣe. Ó ní gbogbo weekend yìí, ó ní Olúwa ní ètò rere fún ọ. Gbogbo weekend yìí, ó ní Olúwa ní ètò àyípadà fún ọ. Gbogbo weekend yìí, ó ní Olúwa ní ètò ìsọdọ̀tun fún ọ. Olúwa wí pé kì í ṣe ètò mi làwọn ènìyàn wọ̀nyí ń gbé. Olúwa ní kí n sọ fún ọ pé kì í ṣayé tó ń là fún ọ. Olùhùn ń gbé. Olúwa dẹ̀ wí pé òun fẹ́ dá ọ padà sí ayé tó ń dá fún ọ. Pọ́mẹ́sà, ayé ń retí àyípadà ẹ. Bíbélì wí pé ẹ̀dá ń retí ìfarahàn àwọn ọmọ Ọlọ́run. Olúwa ń retí ìfarahàn ẹ. Ìjọ mọ̀dí tí nǹkan gbọ́dọ̀ fi yí padà fún ọ. Ayé àwọn kan so mọ́ ọ. Ayé àwọn tó so mọ́ ọ yẹ, wọ́n dẹ̀ ń sunkún nínú ìyà. Bí àyípadà yẹ ò bá wá, ayé wo ò lè yí padà. Torí bẹ́ẹ̀ olófin gbọ́dọ̀ gba àdúrà tí mo fẹ́ bá ìgbà fún ọ. Pọ́mẹ́sà,
1: ìwọ ni ìrètí ìran tó ń bọ̀. Àwọn ìran tó ń bọ̀ yẹ, ayé àwọn ọmọ ẹ depend lé ẹ lórí gan. Ayé àwọn ọmọ ẹ depend lé ìgbé dìde ẹ. Gbogbo ẹni tó bá gbọ́ mi lálẹ́ yìí, ó gbọ́dọ̀ múra àti bá mi gbàdúrà. Jọ bá fi Ọlọ́run bẹ̀ ọ́ nínú agbára ẹ̀ pé gbogbo ohun tí Olúwa bá làálẹ̀ fún wa kéèmí àti ẹjọ́ ṣe, òun ni àjọ máa ṣe. Torí ìbápàdé mi àti ẹ kò ń ṣe lásán ni o. Bí o bá gbọ́ mi lálẹ́ yìí, a jẹ́ pé Ọlọ́run ṣètò ẹ̀ lẹ̀ kéèmí àti ẹjọ́ gbọ́ ara wa lálẹ́ yìí. Wòlíì rẹ tí mo fi àdúrà tí ẹ wọlé lọ sùn, òun ló tún rán ẹ létí lálẹ́ pé ohun tó ń là kọjá yìí kò sí nínú ètò Ọlọ́run. Ó wá fẹ́ sọ fún ọ pé àfi kó jí kó yí kankan padà, àfi kó jí kó sọ fún ogun yìí pé ó lè bá mi kanlẹ̀, ogun abánikanlẹ̀. Ó ní mo bá ìgbàdúrà lálẹ́ yìí, ogun asọ̀rẹ̀ tí ẹni dùn fún, ó ní mo bá ìgbàdúrà lálẹ́ yìí, ogun amúniwáyé bí ẹni tí ò ráyé wá, ó ní mo bá ìgbàdúrà lálẹ́ yìí. Gbọ́ mi dáadáa.

dẹ̀ múra pé àfi kí nǹkan yí padà fún olúwa ní àwọn lòun ń yí nǹkan padà fún ẹ gbọ́ eléyìí sàn olúwa wípé ẹyin kan òun fẹ́ yí nǹkan padà fún yín bẹ́ẹ̀ bá lè ṣe nǹkan tí òun ọlọ́run sọ olúwa sọ fún mi pé kí n lọ sí òkun kí n lọ bu omi òkun máa wá bù pọ̀ mọ́ omi odò máa wá fi omi àgbọ̀ sí máa wá fi oyin sí máa wá fún àwọn ènìyàn kí wọ́n lọ fi fọ orí wọn olúwa wípé àsáwọ̀ ló wọ ẹlẹ́dàá wọn tó fi ń dàbí pé nǹkan ń dàrú lọ́wọ́ wọn olúwa wípé gbogbo ẹni tó bá ti lè lò ó pẹ̀lú omi yìí àti àwọn ọ̀rọ̀ ohun tó ń fún mi kí n kà sí olúwa wípé wọn ní mọ̀ nǹkan máa yí padà fún wọn iṣẹ́ ọ̀tá máa bàjẹ́ lára wọn ọyá wa máa ṣàmì iṣẹ́ ọ̀tá tó sáwọnú ayé rẹ tó jẹ́ kí ayé ní ọ́ lára àmì ni kò ṣe mọ́ mi kó jáde bájẹ̀mú àbáláyé tó nàrú mọ́ ọ pé ìwáyé ò ní nítumọ̀ orúkọ jésù ó fàya lórí ayé rẹ bájẹ̀mú àbáláyé èyí tó gbé ayé ẹ sínú ìdààmú ó fàya nínú ayé rẹ mo pe orí ẹ jáde.

jáde nínú ìnira ayé rẹ jáde ní ilẹ̀ tí wọ́n gbé ọ sí ilẹ̀ ìnira tí ó wà ayé rẹ jáde ńbẹ ilẹ̀ ìpọ́njú tó wà ayé rẹ jáde ńbẹ ilẹ̀ àìní tó wà ayé rẹ jáde ńbẹ ilẹ̀ atọ́rọ́jẹ tí wọ́n gbé ọ lọ ayé rẹ jáde ńbẹ ilẹ̀ òṣì tí wọ́n gbé ọ lọ ayé rẹ jáde ńbẹ gbogbo agbára tó gbé ọ lọ sódì kejì ayé tó wá ń dààmú níbí tó rí ọwọ́ ọlọ́run mo gbé ẹ jáde mo pè ẹ jáde orúkọ jésù olùgbàlà ayé rẹ jáde o lè mí sí ẹ lọ́la ohun mẹ́ta yẹ o lè mí sí ẹ mami nítorí ọmọ ẹ o lè mí sí ẹ bó bá jẹ́ wípé ọmọ ẹ ń sáré kò rí ọ̀nà lọ ọ̀la yẹ gangan ní ọjọ́ àyípadà olúwa wípé kí n fi lé ọ lọ́wọ́ kó lọ fi gbàdúrà omi òkun omi àgbọn omi odò tó ń sàn àti oúnjẹ àti àwọn ọ̀rọ̀ ọlọ́run tí olúwa ní kí máa rọ sínú ike fún ọ wà á mú lọ lé kì í sí ọ̀dọ̀ mi ló ti máa lò wà á mú lọ lé ẹ wà á lè lò fún ọmọ ẹ wà á lè lò fún ọkọ ẹ wà á lè lò fún gbogbo ilé ẹ kò ní sí pé ọ̀dọ̀ pásítọ̀ kan òun mo ti lọ gbàdúrà ilé yìí ló ti máa lò ike kan ó tó fún ìdílé kan jọ wá lọ́la dáàdì mi iṣẹ́ tó dúró yẹ kì í sojú lásán o gbogbo ibi tó bá ti gbọ́ mi lálẹ́ múra àti pàdé mi lọ́la ní csc faith revival assembly.

0: ti so ya ninu adura laaro yi gbogbo eniyan pata gbogbo ma ko bi oluwa ni ki gbadura fun wo gbogbo e tembo lati sango ifo isdoku e wo moto abule gba ni sango e bole ni miran be ba ti bole ni miran ye ni bi te ti bole ye e le gu maruwa e de le gu okada to ba je maruwa so po lo si moruga bus stop na ni wa kan ni sisale wa ri power line ja si owo to e church e lu ma ba wo banle legbe power line pole be ni wa ti ri bi power line pole abe power line pole ye ibe la park awon moto wa si wa ti ri wa nbe oruko jesu olubala wa ri owo rere olorun gbogbo e tembo lati egbada ikoto e le gba command wole gbogbo e tembo lati tile ayopo e le wo lati paja e le wo lati ayopo e le wo le command panto tabi maruwa to nlo si miran e bole ni moroga so fun oni moto tabi maruwa pe moroga lo ti fe bole bo ba ti bole cross the other side wa gba bole ni waju masala shin la ko bai cross the other side wa ri ona to lo si sale lodo awon odi to ngbe legbe ron to ati lo si e bere pe e jo church to wa ni power line legbe new touch hotel o le nlo wa juwe fun yin ago mejo abo si ago mokanla abo o la fin gbadua loruko jesu olugbala e o ni didakuda ki aye pada ode eyin tan reti pe ki oluwa ko ra aye yin pada ko ra yan mo yin pada e da ore jesa mo fi olorun be yin 660 naira mo so loruko oluwa aye re ma dide pe si lo account ti mo pe fun yin account o pe yin na o ni ko ma fi si to ba ya to ba fe fi sinu church account ma so fun ko fi sinu ope yi don pe fun yi 6142083872 6142083872 jam pe last time 6142083872 Ope Daniel Olufemi Komo Lafe number to lori ofe ati pele leyi 070 2978 070 2978 070 1433 8111 070 14 33 81 11 tabi 080 286 122 38 080 2861 2238
1: Ó wá máa retí ìyanu. Ọlọ́run yóò ràn lọ́wọ́. À ń pàdé ní àárọ̀ ńlá. Mo fi Ọlọ́run bẹ̀ o. Jájọ pàdé. Àyípadà máa dé. Wá gba omi yìí. Èmi ti ṣe wàhálà tèmi. Tiẹ̀ ló wà kù. Kí ìwọ náà ṣe wàhálà. Àti lọ Bàdágìrì. Àti lọ sí gbogbo ibi. Láti kó gbogbo àwọn kan tí Olúwa ní kí n kó jọ. Kò ṣe tó rọrùn. Ṣùgbọ́n Olúwa ní tí n bá ti ṣe. Àwọn àyípadà náà máa dé bá àwọn ọmọ tó. Àyípadà ń bọ̀ lọ́dọ̀ ẹ. Yóò dára fún ọ. Ọkàn rẹ máa balẹ̀. Ojú òní ti ọ. À ń pàdé ní church láàárọ̀ ńlá. Ògo Ọlọ́run yóò jọba nínú ayé rẹ. Ó ń wọlé lọ́sùn. Ìjì òru ò ní já o. Ọwọ́ òru ò ní lágbára lé ọ lórí. Ipá òru ò ní gbé ọmọ. Bẹ́ẹ̀ ló máa rí. God bless you.
2: From Lagos, this is
3: Jordan.
4: 5
3: FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: máa kéré kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò àpapẹ̀ náà láti ń bọ́ lọ́n pàdé ètò tá a gbé kalẹ̀ fún ìtẹ̀síwájú ìbùkún iṣẹ́ ìyanu ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọmọlára sọ fún pé wòlíì àgbáyé ni ti wà ní kalẹ̀ pẹ̀lú aláàárọ̀ sọ ní prophet dr ms fabiyi babakọ.
1: Wọ́n sọ pé.
2: People are saying.
1: Kò sí Ọlọ́run.
2: There is no God.
1: Ìwé orin Dáfídì 14.
2: Psalms 14.
1: Ó ní àwọn ènìyàn mi bàjẹ́.
2: My people are wicked.
1: Wọ́n ní kò sí Ọlọ́run.
2: They say there is no God.
1: Wọ́n ní wọ́n dìmọ̀ lù.
2: And the garden.
1: Wọ́n ṣiṣẹ́ ìlera.
2: And the perpetrator.
1: Jehovah.
3: No. No.
1: Jesu Kristi.
2: Mímọ́.
1: Ó lè máa kí ẹ.
2: Mímọ́.
1: Ohun tó máa jẹ́ kọ́mọ̀ Ọlọ́run wà.
2: What is going to showcase God in your life?
1: Ọlọ́run kò ṣe fún
2: mi. God will do it for you.
1: Bó ti ń jáde lọ lé
2: mi. As you're going out today.
1: Ohun tó máa jẹ́ kọ́mọ̀ Ọlọ́run wà.
2: What make God is real?
1: Ọlọ́run kò yọ̀ǹda rẹ̀.
2: God will visit to you.
1: O ní ráhùn.
3: Amen.
2: You don't worry.
3: Amen.
2: O ní jìyà. You don't suffer.
1: Wọn dẹ̀ ní fi ẹ́ bú Ọlọ́run.
2: Amen.
1: In Jesus name.
2: Amen.
3: Bàbá ìní lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ sí ni pẹ̀lú kí ló yẹ àkọlé ọ̀rọ̀ wa.
1: A ń sọ̀rọ̀ lórí àmì àti ìyanu.
2: We are talking about signs and wonders.

0: Joseph ọkọ rẹ tó jó lóòótọ́ ènìyàn kò fẹ́ dójú tì ní gbangba. Ó fẹ́ dọ́gbọ́n yọ sílẹ̀ kó kọ́lẹ̀.
1: Nígbà tó
0: rò lọ́kàn ara rẹ̀.
1: Angẹ́lì
0: Olúwa kọ́ bẹ̀ wọ́n wò. Ó sọ fún lójú àlá pé Joseph ọmọ Dávidì má bẹ̀rù láti mú ìyàwó rẹ̀ sọ́dọ̀. Ó ti ná yín oyún tó ní yìí látọwọ́ ẹ̀mí mímọ́ wa ni. Ẹ gbọ́ mi dáadáa. Síwájú kò sí irú ẹ̀.
2: Nothing like
0: lẹ́yìn
2: that. After that,
0: kò sí irú ẹ̀.
2: Nothing like that.
0: Nǹkan tó ń pè ní ìyàlú
2: ni. That is what is called wonder.
0: Ní nǹkan tí ó ṣẹlẹ̀ rí.
2: That is still happening.
0: Tó torí ẹ̀ nìkan ṣẹlẹ̀.
2: That started from somewhere.
0: Ẹ jẹ́ gbàdúrà.
2: Let us pray.
0: Ohun tí ó ti ṣẹlẹ̀ nílé wa.
2: What have you ever
0: done? Ní rere.
2: For good.
0: Ẹ jẹ́ torí mi ṣẹlẹ̀.
3: Oore tó tó ṣẹlẹ̀ nílé wa. Olùdájọ́ torí mi bẹ̀rẹ̀. Orí mi ni kẹ́hẹ́sì bẹ̀rẹ̀.
0: Contract ẹni kò tí gbà nílé wa.
2: The contract nobody have been giving my family.
0: Ẹyán Kẹ́lì.
2: This angel.
0: Ẹyin ọ̀run inú ọ̀run.
2: Heaven in heaven.
0: Ẹjọ́ lórí ibi ìjọba wo.
3: Kọ́ta tẹ́ ọkọ̀ gbà nílé ìran mi ní ilé tó ti jáde ló ẹgbẹ́ ìgbẹ́. Olájọ́ torí mi bẹ̀rẹ̀.
0: Àánú tẹ́nì kò tí ì rí gbà nílé wa rí.
2: Nobody have ever received.
0: Ó ìwọ ló kọjú sí Màríà ṣe lóore.
2: Ẹjọ́
0: torí ẹ̀mí àtọmọ mi bẹ̀rẹ̀.
3: Àánú tẹ́ ọkọ̀ tí ì rí gbà nílé tó ti jáde. Ẹjọ́ torí mi bẹ̀rẹ̀.
0: Jésù Olúwa ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o. Ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o. Ìwọ nìkan ni mo ní.

0: mo súre fẹ́nìkan tó gbọ́ mi.
1: Yes, sir.
0: Agbára tí máa ń gbé ní ìdìde.
1: The power that leads.
0: Tá a máa fi ń kó láyé olóṣì.
1: That make one to remove from the
0: church. Tá a máa fi ń dọlọ́rọ̀.
1: That make one to
0: remove from the church. Ó gbàgbọ́ ó yà kó wọnú ayé rẹ̀.
2: Amen.
0: Ọkàn rẹ̀ máa balẹ̀.
2: Amen.
0: Wàá ṣàṣeyọrí.
2: Amen.
0: Ó ní padà jábọ̀.
1: Amen.
0: In Jesus' name.
1: Amen.
0: Maria.
1: Mary.
0: Nínú ilẹ̀ Nazareth.
1: In the land of Nazareth.
0: Tọ́ ní ohun rere kò lè ti lè
1: jáde. That single thing could not come out.
0: Ọlọ́run tara Maria àṣeyá.
1: God through Mary.
0: Ìwé lúkú orí kíní.
3: Fantastic tips in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people.
0: Luke chapter
1: 1:6.
0: Bí Bẹ́ẹ̀lì sọ pé Sakaraya àti aya rẹ̀.
1: Sakaraya ṣe.
0: Wọ́n wọ̀ bímọ.
1: But they were barren.
0: Ṣùgbọ́n lọ́jọ́ kan.
1: They were childless.
0: Báńgẹ́lì ti bá Maria pàdé.
1: When the angel met with Mary.
0: Báńgẹ́lì bá wọn pàdé.
1: Met with her.
0: Oṣù kẹfà láwa yìí.
1: In the 6th month.
0: Oṣù Áńgẹ́lì ni.
1: In the month of
0: May. Mo wí bí ẹnu Ọlọ́run.
1: I say that my
0: Ọlọ́run máa bẹ pàdé.
2: Amen.
0: Jésù máa bẹ pàdé.
2: Amen.
0: Áńgẹ́lì máa bẹ pàdé.
2: Amen.
0: Ìròyìn ayọ̀ máa wọlé rẹ̀. Ìyẹn ni First Chronicles 13:9.
4: Nígbà tí wọ́n sì dé ilẹ̀ ìpáká Kidroni.
0: Nígbà tán dé ilẹ̀ ìpáká Kidroni.
4: Húṣà na ọwọ́ rẹ̀ láti.
0: Húṣà na ọwọ́ rẹ̀ láti fi àjọs àpótí ẹ̀rí ó dẹ̀ kú. Ẹ̀rú pa Dávidì. Àpótí yóò ní wọnú ilé mi mọ́. Ẹ jẹ́ ká wá ibi tá a máa gbé sí. Wọ́n ní kán gbé lọ sílé obìnrin ó dẹ̀kùn. Aláìní tó a máa kúkó kú.
1: Ṣùgbọ́n
0: láàrin oṣù mẹ́ta tí àpótí ẹ̀rí wọlé obìnrin dẹ̀kùn ó dẹ̀ di ọlọ́rọ̀. Láàrin ìjọ mẹ́ta sí òní tó gbọ́rọ̀ yìí lẹ́nu mi ọ̀rọ̀ máa wọlé rẹ̀. Ayọ̀ máa wọlé rẹ̀. Ọ̀rọ̀ máa wọlé rẹ̀. Oríṣi ayọ̀ máa jẹ́. Ọkọ̀lẹ́lẹ̀ máa bá onídàájọ́ orí kọkànlá ẹsẹ̀ kínní.
1: Verse 1.
0: Sì jẹ́ ìkẹjọ.
4: Jephtha ará Gilead.
0: Jephtha ó jẹ́ alágbára ènìyàn. Ó jẹ́ ẹni tó ní ìgboyà. Ó jẹ́ ẹni tó jẹ́ akíkanjú. Ṣùgbọ́n àwọn ọmọ ilé bàbá rẹ̀.
1: But his brothers.
0: Wọ́n gbógun dìde.
1: The way do I get.
0: Torí bàbá rẹ̀ fẹ́ ìyàwó tó pọ̀.
1: Marry many wives.
0: Òun nìkan ni ìyá rẹ̀ bí.
1: He's only.
0: Bíbélì pé ìyá rẹ̀ ní aṣẹ́wó.
1: He called the mother at prostitute.
0: Wọ́n dẹ̀ lè jáde. Wọ́n pìtàn fún pé
1: ọmọ
0: àlè ni ẹ.
1: Ṣùgbọ́n
0: lẹ́yìn ọjọ́ díẹ̀.
1: But after few days.
0: Ogun jà wọ́n.
1: The battle happened.
0: Wọ́n lè borí.
1: He could not overcome.
0: Wọ́n wá Jephtha lọ.
1: The one.
0: Wọ́n bá wa wá jagun fún wa.
1: Come and fight the battle on
0: our behalf. Kó wá jọba lórí wa.
1: Tó
0: o bá ti borí.
1: Jephtha
0: tọ́lọ́run lọ. Ó rojọ́ fún Ọlọ́run. Ọlọ́run ti Jephtha lẹ́yìn. Ó jagun. Ó borí. Ó jorí. Ó jolórí lórí wọn. Ẹyin kan gbọ́ mi ní òní
1: yìí. Some of you are under my voice.
0: Ilé bàbá yín ẹ̀ lè débẹ̀ mọ́. Torí ogun bẹ̀.
1: Ilé ìyá yín.
0: Ẹ̀tọ́ yín níbẹ̀ rí gbà.
1: Ní
0: ilé tẹ̀ kọ́ fúnra yín. Iṣẹ́ tẹ̀ ṣe fúnra yín. Iṣẹ́ la rí ni. Ẹ̀rẹ́ tọ́ yín gbà níbẹ̀. Mo súre. Ẹ lọ gbẹ̀tọ́ yín. Ẹ lọ gba oore yín. Ẹ bímọ bí aláìbímọ. Ẹ nọ́mọ bí aláìnọ́mọ. Ẹ nọ́kọ bí aláìnọ́kọ. Ẹ lọ gbẹ̀tọ́ yín. Ẹ kọ́lé ẹ̀kọ́ pàtì. Ẹ rí kankan gbé ṣe. Gbogbo ohun tẹ ṣe láàbọ̀ láàbọ̀. Ẹ rà ṣìyọrí ṣe. Lẹ́yìn ọ̀rọ̀ yìí, ẹ lọ ṣàṣeyọrí. Ẹ ní wà bákan náà. In Jesus' name.
5: Amen. Sọ́yìn I wonder náà ni ohun tí bàbá wa fi ń bá wa sọ̀rọ̀. Mo bóyá yìí náà ti ṣe bẹ́ẹ̀. Ẹ ti kọ́ ẹ̀kọ́ kan àbí mi. Ẹ já
0: dé. Ẹ rántí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
6: voice or text. Ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́nrán tó bá fẹ́ pè yín kọ́ ẹ̀rọ.
0: Ẹ̀rọ ìkejì. Òun ni 080-50-50-27-26-26-21-21. Ẹ̀rọ ìkẹta.
6: Ẹ̀rọ ìkẹta
0: tẹ́lẹ̀ pé bàbá sí
6: 070-69-69-94-94-99-92.
0: Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38-12-15-68-63-43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Tálákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyiki Imole Ayo Parish. Òun ni 411-01-89-89-25-252. 411-01-89-25-252. Kò sí ohun tó ṣe tó gbé o. Nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà. Nígbà tí Psalm 50:5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dámà jẹmu. Nígbà tí 14 máa sọ̀rọ̀, ó ní rú ọbọ pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo. mi e mo fi ni di ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale won a re ti e ni ola
1: se I'm expecting tomorrow
0: o se pataki gan
1: very mandate
0: ni ti se ni waju goro ni
1: di
0: ropa express road ni atan bere
1: mo re ti e
0: 10 o'clock ni service wa bere ma je ma de se
1: amen
0: mo ni olujo wa ni command ago mewa na ni ni ikola road yen ni
1: lay
0: first command
1: o lo pe
0: command last bus stop
1: just say them
0: tabi ikola road lati jure
1: Lati kola lati mi
0: ni kola road number 7 Oikimole Street bakan na ni Korodu
1: legbe
0: technical ni bi kibi ni gbogbo
1: egbe
0: lati ojota lati keju lati owo ni onirin lati asolo lati agric isiwu ni lucky fiber ni ati bebe lo
1: so
0: pe egbe technical lo lo to ba de bebe Oikimole tabi egbe technical
1: parish church
0: wa nibe bakan na ni gboro ni Shodare Street church wa me king of kings ni church wa nibe ma je ma se oko wa de bale awon ero oba ni soro
1: our telephone number you have called
0: if you owo si
3: this na Jordan Drive now they listen to so we get better
0: information if you ore si da me wa yin ore yin
1: to support the program
0: sori awon ero ba ni soro pe
1: abu me gbadura
0: ma gbadura
1: fe you want
0: the number yen
1: if you
0: tolo fi ran yin lowo
1: Support the program with everything that you can enable.
0: Musule fun yin.
1: Yes sir.
0: E ti nu ayo won ayo.
5: Amen.
0: God bless you.
5: Amen.
2: Lo ma ja Olorun baba possibility. Ma se yanu.
7: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lo sose, ipade half possibility, laago meso wuro da go kan san, ojo Friday keji lo sosu ni so uru ma nwaye, laago mewa le, esin ojo sin ma nbere laago mewa wuro da go.
8: From Lagos, this is
9: Jordan. 105.5 FM.
10: This is Jordan 105.5.
11: Station with a voice for

yàwòrán títí rẹ. Èmi náà ń gbé oṣù bọ̀ fún bọ́ lọ́la. Bí gbogbo ayé bá forúkọ rẹ mú nọ́mbà, wọn ò ní lè mú tán tọrọgbọ́n orí wọn ò ní pé. Ìwọ táyé wò títí tuntun ni wọn lọ lọ́rùn ẹ̀wò nípa. Ọba ti ń tẹ protocol mọ̀lẹ̀ láti gbé ní dá. Èmi tí ayé wò bí ẹni àmúsìn. Ó wá sọ mí lórí àpèsè. Ọba torí ẹni.

ọkọ rẹ ló di òkú ọjọ kẹta obìnrin onísun ẹjẹ ọlọjọ pípẹ wẹrẹ ló fọwọ kaṣọ rẹ ló bá dá sáká adití gbóhùn rẹ arọfọ fáyọ ẹni orúkọ.

0: ṣẹ́rú ọlọ́lá máa ó.
1: Wọ́n òkè láyé mi wá ó.
0: Oṣó ilé mi ẹ dẹ̀yìn, àjẹ́ ilé mi ẹ lọ gbé jẹ́. Ẹbá kọ́ tẹ ò padà ó.
1: Máa fi ìṣàjẹ́gun dókè ó.
0: Ẹ wá Kristi mo ní, oṣó ilé mi ẹ dẹ̀yìn.
2: Oṣó ilé mi ẹ dẹ̀yìn.
0: Àjẹ́ ilé mi ò.

0: gbogbo bí àìsàn farapamọ
1: sí
0: iná gbé jáde ọwọ àìsàn jáde jáde jáde látòrí dé àtẹlẹsùn awo yìí sí máìlì
1: kìnnìkan
0: Isaiah chapter
1: 1
0: verse number 4
1: a
0: ó ti lù yìí sí mọ
1: ẹ̀yìn
0: ó máa sọ tẹ̀síwájú ó láti àtẹlẹsẹ̀
1: títí
0: fi dé orí látòrí dé àtẹlẹsẹ̀
1: kò
0: sí
1: ìlera
0: àfi egbò tó rà
1: ó ní
0: wá torí a ò fi òróró kò
1: wá
0: mú òróró fi sórí ẹ̀ fòróró sórí ẹ̀ fòróró sí mú omi má lè gẹ̀dú sàá gbogbo ẹ̀yìn àìsàn ọjọ́ tó pẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ibo lẹ farapamọ́
1: sí
0: ó yẹ gbẹdà
1: HIV
0: tuberculosis
1: hepatitis B
0: maya high blood pressure diabetes
1: ẹgbẹ́jà
0: malekede balẹ̀ abazunda ligada aran mi nipa ororo
1: ni
0: pe nurse dia tori James chapter
1: 5
0: verse 14 to 15 o le n ba size kan mu to awon agba
1: wa
0: ka fi ororo
1: ku
0: ka o ma le sori ola
1: sunday
0: ibi to ba wa gbogbo ẹka ijọ wa anointing for
1: healing
0: o ma mu oyi kan dani o de mu ororo dani abeeni sa
1: ise
0: to lagbara
1: ni
0: omi ma duro de ni
1: church
0: gbogbo eyi ani
1: oyo
0: ẹgbẹ́ ìwòsàn kàwé james fún mi 514 ẹmbẹ́sà ìsànú yín kó pe àwọn wòlíì ká gbàdúrà sórí rẹ kí náà ní ká fi kún lórí òróró ni wọ́n ní á lò fún ẹ torí à tó ń bèrè pé wà ìtàn fún ilé òróró end of the month
1: that
0: òróró tó ti ń dúró lórí òkè fún gbogbo èèyàn èmi máa fún ẹ ní ilé
1: rẹ
0: ó dẹ gbọdọ kú toró wúlò máa dálé gẹdúà òní kú bá ó rí àwọn abàmí sẹ́tọ̀ mi ilẹ̀ àánú yẹn
1: sí
0: gbogbo èèyàn ẹ gbàdúrà ìmọ̀fẹ́ra ń lọ ẹ̀mí ikú jáde lára ó máa lọ tún lọ
1: sí
0: ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó máa fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ́ ọ̀fà ikú ìwú ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde oyè oyè.
2: Ìgbà yẹn ó ṣe wò yìí wà ní ẹnu ìkọ́ṣẹ́ so ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí so nígbà yẹn lọ́run ṣá mo ń mú kiri kò síbi tí mi ìnáwó dé so mo ṣáà tẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn so abẹ́ igi níta ń bẹ̀ yẹn la wà ni bàbá ní àwọn kan wà bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣe é kò lọ ra pure water ẹyọ kan kò fi gbàgbọ́ ṣe mo wá sọ fún ọmọ mi mo ní lẹ́ẹ̀ni ni ogun ìmọ̀ṣẹ́ ó ní mọ́mí tó bá dẹ̀ lè ṣe owó rẹ̀ ní kúrò bí o ó ní ó máa ṣe lórúkọ jésù so mo wá ra pure water yẹn ó wá ní kán mo sókè so ó wá ní mọ́mí mi ẹ má sún mọ́mí o ó wá mú pure water yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké mo wá sáré wá síbí mo wá pe àwọn ọ̀ṣà wọ́n ṣà rally round ẹ̀mí ìdẹ mọ́ nǹkan tó ń fi òkúta yẹn ṣe lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sún mọ́ ọkùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlé má bá rìn ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́ obìnrin ni ọmọ yẹn kò ń ṣe pé ó ń wọ́mọ o but ogun yẹn ṣẹ́ kin le mo pe yes olorun wa lori oke yi abi omo yen wa school so omo yen ti po modun merin so leyin yen o tun wa loyun mi mo se yawo fun o loyun mi awon nkan to sele so oyin yen fo lo mo wa tun mu pada wa sibi mo ni o ma tun ni mi so nijo yen la tun wa wa sibi ni baba ni awon to nwoju olorun o nohun o le jade jare pe so hun wo mo ni mo nohun wo mo o le duro sori omo kan mo ni to ba se bo se nlo si ile anu yi meji ni ko toro o de lo lo to pelu bi owo te yo fun pelu gbogbo awon eyan gba to dele anu o gbadura osu keji o mi si period we a lo se scan won ni sac meta ibeta so gba to ma bi awon omo yi o fi bi meji to idi ope mi lele to fe dupe lowo olorun awon omo na gbe wa
3: yi melo le ni ko toro
2: meji ni sir
3: meji
2: be ni sir
3: o wa lo loyun meta
2: be ni sir
3: ayin gba ti o je ke meji le de biri ibeji lo ko wa yo
4: hallelujah
3: ibeji re o
4: thank you jesus
3: gbogbo awon to fa ibeji
4: all those that want twins
3: mo fi anu bere
4: with mercy I ask
3: o ye gba ibeji ba
4: receive your twins amen
3: e gba ibe
4: amen
3: e gba ibe
4: amen
3: in jesus
4: amen
3: Olorun wo awon mo
4: yin. Amen.
3: O da won si.
4: Amen.
3: Jesus.
4: Amen.
3: Mo gbadua.
4: I pray.
3: Arugo elekisa.
4: Da raje deje du.
3: To logo re o ni fo.
4: Just your way we don't speak.
3: Ile gbe. Ah, e can be there. Olorun ti a ori o.
4: The invisible God.
3: Ba mi se ogun airi.
4: Can be invisible but to me.
3: Awon ogun airi lona afefe.
4: There are invisible battles in the air.
3: Won ti je ise obirin kanun
4: ba. They have finished your work.
3: Won ti ba seyin je.
4: Destroy their job.
3: Why did any?
4: And it's an invisible hand.
3: Gbogbo eyan ke.
4: Everybody shout.
3: Olorun ti a ori.
4: My invisible God.
3: Ba mi se ogun airi.
4: God can invisible battle for me.
3: To fe so mi di korofo.
4: That want to empty me.
3: Oh yo.

0: Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣáà ní ká ka Psalm 4. Ibi ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dádì ẹ ṣe o, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí o. Ìpè yín ò ní dira dáradá o. Ẹ ṣe, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà tí mo ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run ọtọ́rítì ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti jọ́ ní ìpè yìí, ó pé mi o. Dájú ẹ ṣe o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣe o. Ilé ológo tá à ń lé wù wá ládé bẹ́ẹ̀ o. Ẹ ní dèrò ẹ̀yìn pé yín ò ní dira dáadáa o. Lorúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀.
2: I prophesy.
1: Gbogbo tí wọn náà yẹ kó ní.
2: Everything you supposed to have.
1: Tí wọn àjẹ́ ò ní. Lọ máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ.
2: In your home.
1: Owó ò ní tán bẹ̀.
2: Mother will never finish.
1: Kí ló dé, kí leléyìí?
2: What is this?
1: Wàrà bí àsàtà.
2: Ẹ̀mí bọ̀.
1: Èdè Bèsúta.
2: Jesus.
1: Ẹ máa kẹ́ ẹ máa mìíràn.
2: Ṣé ìjọba.
1: Ogun tí mo ń pamọ́ra.
2: The battery I'm enduring.
1: Tó ń pa mí lára.
2: That is destroying me.
1: Bí mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀.
2: I'm stopping my feet.
1: Jábọ́lẹ̀.
2: Follow.
1: Èèyàn pa nǹkan mí mọ́ra.
2: Sometimes you enjoy some things.
1: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́.
2: And they're destroying me.
1: Wàrà dalẹ̀ kìdá. Èyẹ ni Sota.
2: Ó
1: ń pamọ́ra.
2: You are enduring it.
1: O le express.
2: You don't say
1: it like I don't express it.
2: You cannot express it.
1: O sá mọ̀ pé.
2: You just know.
1: O kàn fara dà.
2: You are enduring it.
1: Ẹlòmíì wà nílé ọkọ.
2: Omi
1: jẹ́ ló fi ń gbé. Ẹlòmíì ṣiṣẹ́.
2: Some are working.
1: Omi jẹ́ ló fi ń ṣe.
2: Working with tears.
1: Wọ́n fààyè gbà ọ́ lókè.
2: Ẹ̀gbọ́n Alájọ àti Tọ́.
1: Orógun yẹn pa ọ́ lára. O dẹ̀ ń pamọ́ra. Àlá ni tẹlòmí.
2: Sọ̀bí ti di àdúrà.
1: So gbàdúrà yọ kàn
2: yín.
1: Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.
3: Gbàtí.